0: ẹ mọdẹ ni mo n jẹ ayọla fi lọ ọdún yìí já o gbogbo ẹni ara ń gbẹnu rẹ ó yẹ lọ rí àràdá tọmọtọmọ agbára ríyàn jiyàn ọmọ rẹ gbà agbára tí mú kí ọmọ ẹni ó jẹun lọkẹ ó yẹ gbà agbára tí mú kí ẹbí ọmọ ó jẹun ọmọ ó yẹ gbà ilé ayé láti ń lò gọrùn láti ń jiyìn ilé ayé wà á rí ọgọlo èdìdí tó fi jògo lórí ọmọ kò ní bàjẹ́ mọ lọ́wọ́ ìkòkò ayé tá a fi mọ nítọ eré ọmọ rẹ lórúkọ jésù agbára lọ́run kò fọdà lù lẹ́ni wà á dùbúlẹ̀ ní pápá oko tutù ayé ò ní fọmọ yọ ẹni bí ò ní yálẹ̀ rẹ o ọmọ rẹ máa dé ipò àtàtà láwùjọ ọmọ yìí ò ní fẹnu kọ o àgbà tí ò kẹun sọ̀rọ̀ ọlọ́run tí ó fi sáré lórúkọ jésù òní sá kolóbá kolóbá ẹnu àwọn ẹlẹ́ni ní kò ní kò lórí àwọn ọmọ rẹ o ò ní fẹnu jálẹ̀ agbọ́n lé ọmọ rẹ lórí igi ọmọ gbogbo wa máa lẹ́sọ̀ ìyáná amúnigbàgbé ìyàwó yẹ gbanú lẹ́yìn o lẹ́dí ayé ò ní já ọmọ rẹ bọ́ o alágbára kò ní bá ọmọ rẹ wọ iye ẹja kadì báluwé odòdó ọmọ rẹ ò ní ṣe lásán olúwa dúró ọmọ mi ò ní rí jẹ ìjà lọ lórí àwọn ọmọ rẹ o ọmọ rẹ ò ní jẹ dẹgúrọ nínú ìyà olúwa kọkọrọ àyàn máa gbára ọmọ rẹ fún padà ayé ò ní gun àkọ́bí rẹ gàràgàrà ọmọ rẹ ò ní tẹ lọ́wọ́ ẹni tó fẹ́ràn rẹ o ọmọ rẹ máa tàn bí òòrùn ọ̀rọ̀ jáde lára baba lábíyá mọ́ tàjẹtàjẹ ni lórúkọ jésù yẹ gbàgbára nínú ilé yìí ẹyẹ bàgẹ̀bàgẹ̀ tó bá fò ó yẹ lórúkọ jésù yóò ṣubú lójijì ẹlẹ́dàá rẹ ò ní jẹ́ kí ajínilẹ́sìn ògbé ọmọ rẹ ṣubú o amúnini kìkì sàbí jacob lórúkọ jẹ́ kò ní dojúlé ọmọ rẹ ò ní kó sọ́wọ́ àfẹ̀tàngbárí ẹni tọ́lọ́hún ó tàbí ọ̀tọ́ kò ní fọ̀ sí àwọn ọmọ wa ó ní fọ́ jẹ́ káànú bọ́ ìwọ àti fámìlì rẹ alálùmọ̀kọ́rọ́ yìí kò ní fọwọ́ kọ́dọ́rọ́ kọ́ ọmọ rẹ lọ́rùn lójú ọjọ́ iwájú ọmọ rẹ wàá jèrè ọmọ dábòbò ọmọ lu àbí rẹ lórúkọ jésù ò ní kó sí páńpẹ́ ayé ojú tó ṣe méjì àwòrán kedere lórúkọ jésù lórí ọmọ wàá rìnrìn ayọ̀ wò ó ní wọ́rọ̀wọ́rọ̀ kò ní jàkóbá fọmọ rẹ ládùúgbò ó ní ṣiṣẹ́ ìṣẹ́ ó ní yẹ̀yẹ́ ọmọ rẹ lórúkọ jésù ọmọ rẹ má dìde ibi tá ayé ti yẹ̀yẹ́ ọmọ rẹ lórúkọ jésù ọmọ rẹ yóò padà gbẹ̀yìn bẹ́ àṣejáde lára bàbá alábíyamọ yẹ dìde ẹni bínú ọgọ ọmọ rẹ látòlí lọ yóò fọwọ́ ara rẹ̀ ṣe ra rẹ̀ ọmọ wọn ò ní lọ kó ìparun o ọmọ tó ń gbọ́ ẹgbẹ́ ẹlẹ́jẹ̀ yóò gbóhùn ọmọ rẹ̀ ọdún yìí ti ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ò ní tọmọ ayé ò ní fọmọ rẹ bú o ìrànlọ́wọ́ tó ga jù ó yá tẹ́wọ́ gbà lónìí o ẹ̀gàn ọmọ rẹ máa padà dé ògo áńgẹ́lì ìdílé yín ò ní fọ̀rọ̀ yín ṣeré mọ́ o àwọn tó ọmọ rẹ ti là lórí pápá wọn ò ní padà ju ọmọ rẹ lẹ o adágún odò kìkì ẹ̀gbin ni ayé ọmọ rẹ kò ní rún o ọmọ rẹ ò ní padà dé aṣọ ọ̀nuwọ̀ ogun àbá olóṣe jẹ́ kò ní jẹ́ ti yín o ogun ó máa ṣe o kò ní jẹ́ tọmọ rẹ nínú ilé yẹn tọ́lọ́ pé àjọsọ báyìí o kò ní jẹ́ ti yín nínú ilé yẹn o ò ní kẹ́pàjárì ládùúgbò o ò ní rógun àwọ̀ kí lórí ọmọ o màmá orí ọmọ rẹ ò ní tako o orí ọmọ rẹ ò ní gbàbọ̀dì orí ọmọ rẹ ò ní sùtà orí ọmọ rẹ ò ní jẹgbayé orí ọmọ rẹ ò ní fìyà jẹ orí ọmọ wo ò ní sùn lọ́jọ́ ayọ̀ erin lódìgbò ọmọ rẹ máa jọba nílé alàyè ẹ̀pọ̀ lọ́lọ́dẹ ọmọ rẹ máa rọ́gọ̀lù ẹja lódìgbò ọmọ rẹ máa rí ayé gbé ipá ní aṣọ apárò pé aṣọ ọmọ rẹ ò ní pa o ayé ò ní fi ọjà ọ̀ràn pọ̀ èmi àti ìwọ o ò ní fi pọn àwọn ọmọ wa àrùn lọmọ rẹ ó máa dá kò ní dáràn o tó bá pe ọmọ rẹ yóò gbé aago rẹ o ayé ò ní sọmọdọ̀tà rẹ aládé ti gbẹ dé ọmọ rẹ ò ní ṣerú ayé ilé san bí dùjọyè lọ wà á ní ìfọkànbalẹ̀ tọmọtọmọ ò ní bí ọlọ́run tó mọ̀ lórí ọmọ rẹ o ire tá a jẹ́ kí ìyá bàbá bàbá bàbá rẹ ríṣẹ́ ó yà lọ máa ṣe tọmọtọmọ o sọ tẹ́lẹ̀ ire tá a jẹ́ kí àwọn aṣíwájú ilé yìí ó ríṣẹ́ ó yà gbà á ayé ìwà àtọmọ rẹ máa ta sánsan ẹni bá dènà dé ọmọ rẹ ọlọ́run máa dé sàmì eléyìí ayé ọmọ rẹ máa balance ara ò ní kan tọmọtọmọ o ọlọ́run ò ní jẹ́ kọ́mọ rẹ ó ṣe ẹni tí ara ń kàn tó bá lọ́wọ́ lọ́wọ́ gbogbo ayé ní bá ní yọ ayé máa bọ́ yọ o àǹtí má lójú kòkòrò wọn ní lu togotogo ọmọ rẹ ò ní jẹ lọ́gà làkàdélé olódì a fi fìlà pé irin ọjọ́ kan ló ń níyì ọmọ rẹ ò ní tẹ ó tó fi ọpẹ́ bẹ̀rẹ̀ lórí ọmọ yẹ gbà èyí tó fi àwẹ̀ bèrè lọ́wọ́lọ́wọ́ ọ̀run dẹ́ lóhùn o èyí tó fi àdúrà bèrè lọ́wọ́lọ́wọ́ ọlọ́run máa jọ lójú gbogbo gbàwẹ̀gbàwẹ̀ gbogbo gbàdúrà gbàdúrà lọ́wọ́lọ́wọ́ ló kọjá sẹ́ẹ̀ kájọ rẹ o gbogbo ẹnu ọlọ́run sọ̀rọ̀ àwẹ̀ rẹ̀ jẹ̀tẹ̀wọ́ gbà wàá jiju ayo lori omo o ni wese owo lori omo agbele patako riran omo re omo re oni je ari ko gbe ibanuje owo yin ma tenu tomo tomo o ni fi gbese ro gbese mo o omo re oni gbe un to julo omo wo ni gbe de elera pelu olorun yo dara fun tomo tomo okuku oni pa omo wa loju o omo re oni foriko ikoro yo di adunnu leyi o Romans chapter 1 verse 13 e ti baje lori omo re Ezekiel 21:21 apoje ko ni ra won mo re apapapara de oru loruko je ko ni lagba lori idile re esisi agba ko ni bale oja to gbe kale ori su ebi ati iya gbe loni o Jesu Oluwa oni lojo keji ta ma gbadura si ori omi 5 liter omi ti gbogbo eniyan ma lo ta ba fe wo osu kefa won le ni to ba po mi owuro kutukutu ki po eru je ma sise osu kefa le lati sin yi mo pade mi ni ago mejo ni role pelu iyo re adura tojo wednesday yen o leju sa ibikibi ti ago mejo ba ka omo ni role yi ri wipo connect pelu mi bojo ri facebook bojo ri tiktok bojo ri youtube ago melo ago mejo role ni engineer lara won eri ta gbodi kola ni ko ba ngbe si
1: mo ti wa si bayi ninu odun yi mo wa je ri nipa omo mi akobi nigba to safu ton nigba to pari service ton ko tete rise awon to ku e na tojo jade won rise but nigba ti mo wa sibe ti mo wa jeri baba gbadura fun mi wi pe omo mi ma rise lo ba di ni osu to koja rise meta ni won ti pe ipe ko wa sise o wa lohun o mo eyi to hun ma mu mo wa dupe lowo olorun pe omo mi rise laya talafia awon to nsise ni bank lo lo fun
2: Omo ta lo fe rise ni bank.
3: Ebi so.
2: Se oro mo re to kawe ti orise yen. Loruko Jesu o ma ri ise.
3: Ebe!
0: Ba bi gbe eri keji si.
4: Nigba ti a lo si isoji Abeokuta.
3: Abeokuta.
4: Ninu isoji yen won ni ka ma pe account number wa ka ma ko na phone.
2: Mo ranti.
4: Bi mo se ri alert niyan o.
3: Hallelujah.
2: Sowo yen po die.
4: Ko po 100,000.
3: Hallelujah.
2: Ẹgbọ́ ṣe ìyẹn náà rí túmọ̀.
3: Ó kọ́ o. Àtọ́nà tọ́.
2: Ẹni gba 100,000 sí máa gba 10 million.
3: Bẹ́ẹ̀ ni sọ.
2: Ẹna fọ́ọ̀nù sókè inú lé. Ilé ní tó ṣú. Ẹnìkan máa ṣòwò sí ọ.
0: Program ọjọ́ Sunday Aisa ìsìn ìwòsàn ni. Gbogbo ẹni tó bá ní àìlera kan àbí kejì. Bóyá ó ti pẹ́ ni àbó ṣẹ̀ṣẹ̀ ń ṣe ọ́. Bó jẹ́ ara ọmọ ló wà. Gbogbo ẹni Jésù fẹ́ bójú tó ní ọjọ́ Sunday. Gbogbo irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ ni mo ní ìgòròró kankan fún lọ́fẹ̀ẹ́. Àìsàn àwọn kan wà àìlera tí wọ́n kì í ṣe inú ara ló wà. Iṣẹ́ àwọn kan ń ṣe àìsàn. Pọ́ọ̀tù ọbẹ̀ àwọn kan ń ṣe àìsàn. Àpò àwọn kan ń ṣe àìsàn. Ìgbéyàwó àwọn kan ń ṣe àìsàn. Má fi ìpàdé ọjọ́ Sunday ṣeré. Náà ṣe rí gbogbo àwọn tó ń wá ọmọ àbí àwọn tó lóyún. Tó bá ti ń bọ̀ mú ẹrù ọmọ kan dání tàbí ọ̀já abiyamọ. Náà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ travel passport yín máa gorí pẹpẹ ní ọjọ́ Sunday. Náà tó bá ní ọmọ tó fàfàkufà tàbọ̀ mùmúkúmu. Tó dẹ̀ ṣàkíyèsí pé ó ti ń dójú tì ọ́ ládùúgbò. Má rò wípé ọ̀nàmọ̀ ó ti nílò àbójútó. Jésù sì kápá rẹ̀. Wọ́n bí wàá ṣe mú ọmọ yẹn déwájú pẹpẹ ní ọjọ́ Sunday. Tí ò bá dẹ̀dẹ̀ ilé-ìwọ̀nsá máa bọ̀. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tàlógún State. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Gbogbo ènìyàn jákèjádò ni ó da ọ̀rẹ́ lẹ́ni láti fi gbé ètò rédíò prógàmù yìí lárugẹ. Kò wá sí iye tó lè fi ránṣẹ́ o. Ìbàjẹ́ 2,000, ìbàjẹ́ 1,000, ìbàjẹ́ 500 naira. Ẹ ti ọwọ́ síwájú. Ọwọ́ tó tẹ́ síwájú ìbùkú ńlá ló fi gbà o. Ẹ̀yin ọmọ bàbá alábìyamọ ìpàdé wa bí oyin ní ìrọ̀lẹ́ yìí ní orí Facebook o. Ọlọ́run bàbá alábìyamọ o.
2: Ààyè ló wà.
5: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ jẹ mọ.
6: From Lagos, this is
7: Jordan 105.5.
8: Station with a voice for

0: Proverbs 20, chapter 20, verse 4. Oh, yeah.
1: Ọlẹ kò jẹ́ tulẹ̀ nítorí òtútù.
0: Ọlẹ ò jẹ́ tulẹ̀ nítorí òtútù.
1: Nítorí náà. Yóò máa ṣàgbé. Nígbà ìkórè.
0: Ṣùgbọ́n ìgbà tí àwọn ẹgbẹ́ ń kórè, wọ́n a máa ṣàgbé kiri ni. Ẹ yá mi 5,000, yá mi 2,000. Wọ́n bí o ti yáwó mọ́ mi. O ti yáwó sà, dáàdì. Wọ́n bí wọ́n ti kọ́ no credit fún ẹ. Kò tún sí credit ló ní máa lọ. Gbèsè ti pọ̀ ju ìwáyé rẹ lọ. Ìwọ ni bàbá mi tó rán mi sí. Wo bí ọ̀lẹ́ ṣe kíni? Wo bí ní ọjọ́ ìkórè kí ló ṣẹlẹ̀? Ẹ
1: yóò sì ní nǹkan.
0: Kò ní nǹkan kan lọ́jọ́ ìkórè. Odo òfo ló ní ya tó lọ. Proverbs chapter 12 verse 24. Kí ló tún wí?
1: Ọwọ́ alápọn yóò ṣe àkóso.
0: Ṣùgbọ́n ọwọ́ alápọn tó ṣiṣẹ́ dáadáa a máa ṣe àkóso. Olúwa máa sanwó ilé, Olúwa máa sanwó skúù, Olúwa máa sanwó gbogbo ẹ̀. Gbogbo gbogbo Olúwa máa ṣe nínú ilé, a máa ṣojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí kíni, gẹ́gẹ́ bí ọkọ. Óyá ọ̀lẹ́ máa wà lábẹ́ kíni, abẹ́ orun ló máa wà. Ìyàwó ẹ̀ ló ń ṣe gbogbo ẹ̀, ló ń fún lówó, ló ń ra aṣọ sí lọ́rùn.
1: Ọ̀lẹ́ yóò wà lábẹ́
0: ìrú sísìn. Ọ̀lẹ́ yóò wà lábẹ́ kíni, ìrú sísìn. Ọ̀lẹ́ a máa ṣe wo bí Olúwa a máa sìn wọn náà ni títí dọjọ́ alẹ́ dọjọ́ ògbó dídé. Ọ̀lẹ́ máa bọ́ ṣòru yájọ gbàdúà kó wo bí kójúṣe ẹ padà kágbára ẹ padà kó máa ṣe bí akọ ọkùnrin nínú ilé. Ẹja tó lọ Proverbs chapter 12 verse 27. Yes. Ọ̀lẹ́ ènìyàn ò lè rí nǹkan kan tó le ṣùgbọ́n láti jẹ́ alápọn ènìyàn
1: ọ̀rọ̀ iyebíye
0: ni. Ṣùgbọ́n láti jẹ́ alápọn ọ̀rọ̀ iyebíye ni. Ìwọ náà jẹ́ alápọn kí ìwọ náà máa ṣàkóso ọ̀rọ̀ iyebíye ni láti jẹ́ alápọn. Ìbéèrè ló sọ bẹ́ẹ̀ já tẹ̀síwájú ìwé òwe orí kẹtàlá ẹsẹ̀ kẹrin kí ló wí ní kíákíá ìgbẹ́ lápárí. Ọkọ̀ ọ̀lẹ́fẹ́
1: kò rí nǹkan
0: ṣùgbọ́n ọkọ̀ alápọn àwọn láàmúsọra ọkọ̀ ọ̀lẹ́fẹ́ kò rí nǹkan kan alápọn láàmúsọra tó ti gbọ́ ìwọ náà jí yáwájọ gbàdúà ṣòru má súnlé mọ́. Wo bí ìyàwó ẹ̀ ló ra mọ́tò sí ẹ́ndì, ìyàwó ẹ̀ ló ra aṣọ tó ń wọ̀, ló ra pátá, ló ra gbogbo ẹ̀ olóde, ló sanwó skú ọmọ. Níbo ni ìwọ wà? Ọ̀lẹ́ ọkọ̀ ṣó ti gbọ́ tó sọ ọkọ̀ alápọn yóò máa ṣe kíni? Ọkọ̀ alápọn ni yóò máa ṣe kíni?
1: Láò mú sọ́ra
0: ibi tá ó parí ẹ̀ sí nìyẹn. Wo bí ọkọ̀ alápọn láò mú sọ́ra ibi tá ó parí ẹ̀ sí. Wọ́n náà dìde jẹ́ alápọn kí là á fi parí ẹ̀ ṣe bí torí ìgbàlẹ̀ ní rẹ ni ìdí ó ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà kí là á fi parí ẹ̀. Proverbs 28 verse 13 kí ló wí? Ẹni tó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀
1: kí yóò ṣe rere ṣùgbọ́n ẹnikẹ́ni tó jẹ́wọ́
0: tó kọ̀ sílẹ̀
1: yóò rí àánú.
0: Ṣùgbọ́n jẹ́wọ́ kó kọ́lẹ̀ wà á rí ànúgbà níbi tó dé wọ náà jẹ́wọ́ Jésù Olúwa tó dùbọ̀lẹ̀ já lọ gbàdúà wọ́n máa kígbe wà ní Olúwa ò ọ̀fà ìní tó báyé mi ẹ bá ń finá ti jáde ibi pẹpẹ ẹ láwọn ti gbàdúrà máa fò sókè ọfà ìní fò jáde lára mi lánàá ó yà sọ́nà dùà máa pọ̀ dàbí ìbàrúbíà rékété àdàlóbíà àdèlúbúrúbúṣì líkàtàbàyà jésù olúwàwá àmì bómi sókè àtòróró orúkọ jésù ọwọ́ iná kò wọnú mi yẹn ọwọ́ agbára látòkè kò wọbẹ̀ gbogbo ọfà tó ti bàyàn mọ́ rẹ tó ń dayé rẹ rú ó yà bó ti máa lomi àtòróró ó yá omi àtòróró kó tì jáde kó fàyọ̀ dúpẹ́ jésù olúwa wa àmì psalm 35 ni kò kà bó ti ń ka ṣẹ́gun dúró psalm 9 kà sínú ẹ̀ ìwà àárí ọwọ́ agbára tó bá ti máa kà tán bó ti ń ka psalm 3 kò fi sí ibẹ̀ lógún yẹn wọlé pátápátá níbi dáadé gbogbo ọkọ̀ jájókò ẹnjíníà gbé àlọ́lé agbára ó yá.
2: Orúkọ mi ni Bísí láti Àgbàdo.
0: Bísí láti Àgbàdo ẹ máa gbọ́ o.
2: Last week, one by your Thursday. Mo ṣe délé.
0: Ọmọ
2: mi wà lẹ́ àwà nínú compound.
0: Ẹ máa gbọ́ o.
2: Ọmọ mi wà lẹ́gbẹ̀ẹ́ mi, mí náà jókòó. Akọ̀rí ẹyẹ yẹn tó kàn fọwọ́ látòkè ni.
0: Látòkè.
2: Akọ̀rí kọ̀rí pé mi ò tiẹ̀ rí ọmọ mi, mọ́mí sísí ó kọ̀ wá balẹ̀ mi níbi tí mo jókòó sí. As in, ó ti weak, kò lágbára mọ́. Mọ́mí sọ pé, ẹ wọ ẹyẹ, mọ́mí.

ìkúnlẹ̀ wa lè jọra ṣùgbọ́n àdúrà wa ṣọ̀tọ̀ọ̀tọ̀. A lè jọ máa gbélé kan náà ṣùgbọ́n ìṣòro tá à ń dojúkọ yàtọ̀ síra wọn.

wọ́n ní aṣọ tó bá bá ìgbà mu là ń dá fúngbà ẹ rí pé bójú ọjọ́ ṣe yí bó ṣe lọ bó ṣe wà náà la fi wò wípé àwọn ohun tí ó tún máa gbá yágíyágí lára wa tí ó dàbí tí ì gbóná tàbí ẹ̀kọ́ gbóná láàárọ̀ kùtùkùtù téèyàn ó fi mọ jógẹ̀ làwọn orin tẹ́ láǹfààní láti gbọ́ lórí ètò wa lọ́sàn ni mo kí wa ní gbogbo bikíbi eléyìí tí ẹ ti láǹfààní láti máa gbọ́ wa lẹ́ẹ̀kan sí i ẹ̀rú ọ̀kẹ́ni mi ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ abéṣujọkọ ọfà ọmọka ẹ̀rú ẹ̀ ló mọ̀ ọ́ká ọlálọ́mí ẹ̀rú ló mọ ilá kájọmọ lọ nílé bàbá tó bí mi lọ́mọ ẹ̀rí olúwa gbé mi lékè adébáyọ̀ ló kọ mi mc ìràwọ̀ yín náà rèé o àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ bàbẹ ló kọ mo nílò ní olónìí gbogbo àdúrà wa pátápátá lọ́rọ̀ àwọn bàbá mi fà mí sí.

0: lọ́sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ lórí àwọn ohun tí a nílò láti mọ ṣe tí ó mọ̀ pawó wọlé fún wa nílùú Èkó. Àwọn iṣẹ́ tó jẹ́ wípé téèyàn bá ń ṣe.
1: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great news.
0: Èèyàn náà kúrò lẹ́gbẹ́ ẹni tí ó mọ̀ tọrọ.

Egebeshi Malaysia Jordan FM 105.5 FM. We promote entrepreneurship and value. Bẹ́ẹ̀ ohun mi ohun yín náà ni ìkànnì Jordan 105.5 FM. Wasiu Ayinde Masha K1D Ultimate náà la fi wọlé sórí ètò ọ̀nà àbáyọ tààrọ̀ tòní. Eléyìí tẹ́ ń gbọ́ ni BBO àmì ló pè é àkórí orin ọ̀hún lórí ètò ọ̀nà àbáyọ. Níbo là ń lọ láàárọ̀ yìí bó lò ni ó ṣe rí òní ti dá. Ọlọ́run ọba mi ti rọ òjò ìbùkún sórí gbogbo wa. Ọlọ́run ọba mi ti rọ òjò ayọ̀ sórí gbogbo wa. Ó ti rọ òjò ìgbéga fún wa láàárọ̀ yìí. Wọ́n ní tọmọ bá ṣípá náà lòbí ẹ̀ máa tó gbé ọmọ tó bá ṣípá lòbí ń gbé. Èyí tí ó bá kọ̀ tó níhun òdìde kò ńlẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ wọ́n mọ ní ṣé òsì kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ọlọ́run má jọ gbé wa dìgbàdìgbà ẹ̀ sàmí.

orílẹ̀ tí ẹnìkan bí mi pé bò náà ṣeṣe ṣé wọ́n lọ ọ́zù pẹ̀lẹ́sẹ̀ wọn ara wọ́n jára wọn ni pé orí ẹ̀rọ ayélujára owó ń bẹ́ẹ̀ ọ̀nà pọ̀ téèyàn lè fi mékè owó lórí ẹ̀rọ ayélujára.

ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé àjọ ni wọ́n fi ń gbéra lásìkò tá a wà yìí àjọ ni wọ́n fi ń gbéra ó kéré tán ₦5,000 ni wọ́n rí dájú wípé àwọn ń fi pamọ́ láàrin ọ̀sẹ̀ kan ₦5,000 ₦5,000 láàrin ọ̀sẹ̀ kan wọ́n wò wípé káwọn máa fi pamọ́ ìyẹn dúró gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn bá ń pọn mí lẹ́dọ̀ǹgbẹ àjọ lẹ́lòmíì fi ń gbéra ẹlòmíì máa ní tí n bá fowó ìpamọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè gbà á lọ́wọ́ èèyàn àwọn nǹkan tá à ń náwó sí jù lásìkò tá a wà yìí tó jẹ́ wípé kì í ṣe òun gan lókàn ẹ̀yìn mọ́ o èmi mọ tèmi irú àwọn owó tá à ń ná yẹn síbi tí ò yẹ ká ná sí àwọn owó tá à ń ná síbi tí ò yẹ ká ná sí tó jẹ́ wípé tá a bá ná tán kì í ṣe pé ó máa mú returns wá fún wa kò dáa kànràn bẹ́ẹ̀ ká fi owó náà pamọ́ torí ọjọ́ tí a máa gbọ́ wípé àǹfààní kan sílẹ̀ bá ṣe sọgún owó ọ̀hún di ogójì tógójì ó di ọgọ́fà tọgọ́fà ó di ọgọ́rùn-ún tọgọ́rùn-ún ó di igba bá ṣe multiply ẹ̀ ló yẹ ká máa rò ìdí nìyẹn tí mo fi níṣẹ́ láwọn tí wọ́n ń dájọ́ pamọ́ wọ́n fi sórí nǹkan kan ni tówó ọ̀hún bá wá jáde ní gọbọi wọ́n á rí fi ṣe nǹkan àlejò lówó ṣùgbọ́n kálejò ó tó dé ó yẹ káwa náà ó ti gbáradì ẹlòmíì mo ní èèyàn kan àsìkò tí ò bá ti lówó lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àìdíà ló máa ń wá sí lórí ọ̀pọ̀lọpọ̀ àìdíà ló máa ń wá sí lórí ẹ jẹ́ kó wò tẹ́ lọ́wọ́ tán yóò ti fẹ́ náwó ọ̀hún tọ́kọ́ tó rántí pé mo mà ní mo fẹ́ ṣe bísínẹ́ẹ̀sì kan màá wá wò báyìí ojúlé mi èmi ò ń sọ̀rọ̀ màá kàn wò báyìí ó ń ṣera rẹ̀ ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ mò ń lọ láàárọ̀ yìí ibi tí mò ń lọ ni wípé àwọn abarapá èèyàn tọ́lọ́run ń gbà fún ju ẹni tí ó pé wọ́n wà láwùjọ báwo náà ṣe wá ń ṣe é ọ̀nà wo náà lè gbà ẹ jẹ́ kọ́kọ́ kí wọn náà gbogbo ẹ̀yìn abarapá mo kí yín o ẹ kó àmúmọ́ra ṣùgbọ́n báwo lẹ́yìn náà lẹ́ ṣe di olówó dọlọ́rọ̀ gbogbo wa la nílò owó gbogbo wa lówó lóhùn kì í ṣe tó pé nìkan ló fẹ́ràn owó kì í sì ṣe tó pé nìkan olọ́nà àbáyọ wà fún gbogbo wa pátápátá la nílò ọ̀nà àbáyọ lọ́pọ̀lọpọ̀ gbà èmi máa ń bi àwọn abarapá wípé ṣé ìjọba máa ń rántí wọn kí ni àwọn nǹkan tí wọ́n fẹ́ gan tí wọ́n fẹ́ kí ìjọba ìpínlẹ̀ èkó kó máa ṣe fún wọn ẹ láǹfààní láti sọ̀rọ̀ ohun yín ohun wa ni torí pé ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà fún yín náà lètò yìí ṣé ìjọba rántí wọn ṣùgbọ́n tíjọba ò bá wá rántí yín kí lè àwọn nǹkan tẹ́yìn gan fi lè pèlú ara yín lẹ̀ níwọ̀n ìgbà tẹ́ ẹ bá ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ ta mọ̀ sí fóònù smartphone ẹ má jà tanra wa abarapá mi ló jẹ́ wípé òun gan fúnra rẹ̀ ọ̀lẹ́ ni lẹ́fìrí àwọn kan tó jẹ́ wípé wọ́n á lọ máa tọrọ owó níbùdókọ̀ wọ́n á lọ máa tọrọ owó lágbègbè ságbègbè ó tọrọ lónìí
o toro lola o n toro lojojumo ko de si yi pada sugbon te le se te fi ni toro on la wa mu wa fun yin la ro ni o ben tori pe ise yin lo ja wa logun igbega yin lo ja wa logun ona abayo si irin ajo aye yin ohun lo ja wa logun nkan ta fi wa lori eto ona abayo loni laaro to ni re

via SMS e mo send yes si pe ewo yes ma wa lola wa gbo e son wo registration owo kekere na ni ti e fi wole en ko ti mo be ko lola la agbara bi wakati bi meji si meta ni fi ko wa ni eko ti ma fi ko wa cheri nkan to se pataki ninu aye ta wa ninu re yi ohun ni lati sare imo te ba ti sare imo e lowo ṣùgbọ́n tó bá ti wówó tí ò ní ìmọ̀ owó tó ní ó máa sá lọ ni o owó ní ìyẹ́ tí ó fi máa ń fò tá a bá rì mọ́lẹ̀ tá a bá wà nǹkan kan ṣe ẹ̀sọ́wọ́ tá a bá ní ìmọ̀ ẹ̀kọ́ òun lójú o èèyàn ò sì kì í dàgbà ju ìmọ̀ lọ èèyàn ò kì í dàgbà ju ẹ̀kọ́ lọ èèyàn ò kì í dàgbà ju ẹ̀kọ́ lọ ẹ ká wáyè fún ẹ̀kọ́ fún ìmọ̀ láti tún mọ kí ni àwọn nǹkan tó tún ń jáwó kí làwọn nǹkan tá a tún ṣe instead tí ìwọ ìyàwó ilé tó fi máa gbébonù kiri tó mọ dá sí nǹkan tí ò kàn án àbí ìwọ baálé ilé ni tó mọ wọ rẹ kiri tó lọ mọ mu ìgò bí méjì ní bí apalọ lójoojúmọ ó ṣe wáwọn ọrẹ tí ó tọ ẹ sọnà tí ó kọ ẹ ó ṣe lọ sẹmínà láti lọ kọ kí làwọn nǹkan tí mo tún lè ṣe torí pé bí ayé ṣe ń lọ yìí tẹ́yìn ò bá ṣọ́ra tí ò bá wá nǹkan kan ṣe kọ́ lọ má jẹ́ kí ìrònú àìlówó lọ́wọ́ kó polúwa ẹ̀. mo ti fún yín kí n tún fún yín lẹ́ẹ̀kan sí 07088306422 send yes sí pé mo fẹ́ wá lọ́la kò sẹ́ni tí ò lè wá fún ìdánilẹ́kọ̀ọ́ aago mẹ́wàá òun náà lẹ́ ti dé tẹ́ bá ti send yes ẹ gba àdírẹ́sì bí ẹ ṣe débẹ̀ aago mẹ́wàá ni ó bẹ̀rẹ̀ lọ́la kí n sáré kọ yín ní kíákíá ọ̀pọ̀lọpọ̀ business ni ẹ lè ṣe lórí ẹ̀rọ ayélujára ta lè pè ní home based business àwọn business ta lè mọ ṣe nílé tó yẹ pé ẹ ní láti jáde bójú ṣe ń rọ yìí tẹ bá mọ àwọn business yìí ẹ ní jáde rárá wọn rò bẹ́ẹ̀ ń ṣe yàwúyàwú ni àwọn tó máa ń lọ sí yàwú mi nǹkan tó máa rò pé ń ṣe nílé nìyẹn tí ẹ bá ti ní ẹ̀kọ́ nípa nǹkan tí mo fẹ́ sáré kọ wà yìí tó bá wá di ọ̀la mà wá break it down dáadáa bá ṣe lè ṣe business kan wà tí wọ́n ń pè ní AI powered service business kí ni ìyẹn túmọ̀ sí òun ni àwọn ìṣòwò iṣẹ́ tí a lè fi ẹ̀rọ àtọwọ́dá AI tá a lè fi ṣe àwọn ìṣòwò iṣẹ́ tá a lè ṣe tí a lè fi ẹ̀rọ àtọwọ́dá AI tí a lè fi ṣe òun ni à ń pè ní AI powered business ẹ̀wò àwọn business tó jẹ́ pé AI ni ẹ fi mọ lò ṣé rí gbogbo nǹkan ti yí padà èmi ó sọ fún yín pé tẹ́ ẹ bá lè ní ìmọ̀ lórí àwọn nǹkan kan owó tẹ̀ ń wáyẹ o ẹ rí ṣùgbọ́n kẹ tó wá owó ná ẹ kọ́kọ́ fi owó kẹ fi wá ìmọ̀ kẹ fi wá ọgbọ́n kẹ fi wá òye ẹ wà lówó ẹ lówó dọjú alẹ́ ni torí pé ẹ ti ní nǹkan tó ju owó lọ òun ni ẹ̀kọ́ òun ni ìmọ̀ kí wá ni àwọn nǹkan tí à ń pè ní AI power service business ṣe rí eléyìí túmọ̀ sí pé tí ẹnikẹ́ni

káàkiri. Èyí ni ó jẹ́ kí iṣẹ́ wọn àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé slow motion ni yóò fi sórí speed yóò jẹ́ kí wọ́n máa rí iṣẹ́ ṣe kí gbogbo ẹ̀ yára kíákíá àti pé kò ní yára nìkan a tún ṣe dájú èèyàn lọ nǹkan tí à ń pè ní pé ká ní ká pàwà àwọn iṣẹ́ àwọn services àwọn iṣẹ́ ká pàwà ẹ̀ pẹ̀lú AI ẹ wá gbọ́ o AI gangan kọ́ ni ẹ mọ̀ ta o AI kọ́ lẹ́tà o AI kọ́ lẹ́tà àwọn iṣẹ́ tí AI bá ṣe àwọn nǹkan tí AI bá gbé jáde lẹ́yìn yóò mọ̀ tà tẹ́ mọ̀ sọ̀dọ̀wọ́ tó yé wa báyìí àwọn nǹkan tí AI bá gbé jáde àwọn nǹkan tó bá gbé jáde lẹ́yìn yóò tà tẹ́ sọ̀dọ̀wọ́ AI fún ara ìkọ́ gangan lẹ́mọ̀ ta o ẹ jẹ́ kí yẹn yé wa kí làwọn iṣẹ́ tí a wá lè ṣe pẹ̀lú ẹ̀rọ AI artificial intelligence a lè máa fi kọ business proposal bí pé èèyàn fẹ́ lọ gbaṣẹ́ níbi kan wá ní ó yà kọ proposal wa bóyá oníṣẹ́ ọwọ́ tí wọ́n fẹ́ gbé contract wáyárìn ilé fún wàá kò wá mọ bó ṣe fẹ́ kọ proposal ẹ̀yìn lè ba kọ proposal wo wá kàn fún mi quotation yẹn màá bẹ́ẹ̀ kọ proposal yẹn àbí bóyá wọ́n fẹ́ fún ẹni yẹn contract wá nídìí ẹni tó máa bá kọ proposal ẹ̀yìn lè ba kọ kẹ gbowó lọ́wọ́ rẹ̀ ẹ lè gba $20,000 láti kọ proposal ẹ̀yọkan ẹ lè gba $50,000 láti kọ proposal ẹ̀yọkan ìyẹn jẹ́ ìkíní ó jẹ́ ọ̀kan ta bá ń sọ̀rọ̀ nípa social media content creation àwọn kan wà tó jẹ́ pé wọn ò tiẹ̀ mọ nǹkan tó máa fi sórí social media page wọn ta bá ń sọ̀rọ̀ nípa graphic design ta bá ń sọ̀rọ̀ nípa pé èèyàn fẹ́ ṣe CV tó ta lẹ́nu CV tó jẹ́ pé téèyàn bá fẹ́ fi wáṣẹ́ gan ní Washington èèyàn fẹ́ wáṣẹ́ lọ́dọ̀ Trump lọ́dọ̀ bàbá Tinubu ń bí báyìí lọ́wọ́ kan tán bá ka CV yẹn wọ́n gbẹ̀ni ẹ̀ síṣẹ́ AI lè ṣe ta bá ń sọ̀rọ̀ nípa research and report àwọn church programs àtàwọn media materials káàkiri kò sí churches tí ò kí ń ṣe program tán kì í ṣe event tán kì í ṣe crusade ẹ lè fi AI láti mọ ṣe àwọn designs fún wọn nǹkan tí AI lè ṣe pọ̀ gidi gan báwo wá ni a ṣe lè bẹ̀rẹ̀ rẹ̀ lákọ̀ọ́kọ́ ni pé ẹ wá àwọn AI tools tí ẹ mọ̀ lò wọ́n pọ̀ lóríṣiríṣi ó depend lórí nǹkan tẹ bá fẹ́ fi ṣe o òun lẹ fi mọ̀ tí ẹ máa lò tẹ bá ti wá gẹ̀ẹ́tì ẹ̀ tán ẹ wà mọ̀ fi create content ẹ mọ̀ fi create content ẹ mọ̀ produce rẹ̀ tẹ bá wá ṣe tán ẹ lè wá ṣe marketing ẹ market rẹ̀ láti tà fún àwọn èèyàn ìgbésẹ̀ tí ẹ lè gbé nìyẹn ta bá ń sọ̀rọ̀ nípa pé èèyàn fẹ́ máa kọ ẹ nílò idea ChatGPT òun ẹ dáa gan Canva AI òun la fi ń ṣe graphics àti social media design a máa ń lo Canva fún yóò gbé design tó ṣáná yóò gbé jáde Canva AI ìyẹn náà dáa a wá ní àwọn AI image tools tó lè ṣe flyer tó lè ṣe illustration a ní àwọn AI video tools míì náà tó ń ṣe video creation a ní àwọn tó jẹ́ pé ó lè ṣe voice over tó jẹ́ pé yóò perfect gan tẹ bá kọ ilé yìí tẹ bá kọ bọ́n ṣe ń ṣe àwọn nǹkan tí mo dárúkọ yìí ẹ lè kọ láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì tí ẹ di gúrù nínú rẹ̀ tí ẹ sì bẹ̀rẹ̀ sí ní máa pa owó tẹ bá fẹ́ máa charge ẹ wo different categories lẹ́ fi charge mo sọ̀rọ̀ nípa pé ká máa kọ proposal between 20,000 to 100,000 òun lẹ́ charge ṣe rí ẹ̀yin tẹ bá nípèníjà ara tẹ bá dẹ̀ ní ọwọ́ tẹ lè fi type tọpọ lọ́dẹ̀ ń ṣiṣẹ́ ẹ wò ẹ ní problem ẹ lè ṣe tẹ́sẹ̀gun ò bá sí tọwọ́ bá wà bójú ọwọ́ kan ló wà ọwọ́ kan yẹn ẹ lè fi lo AI tẹ́ fi mọ ṣiṣẹ́ tí owó yóò sì mọ wọlé torí àkókò mi tí ò fi bẹ́ẹ̀ sí ó wù mí láti kọ wà ṣùgbọ́n ẹ jọ ẹ má fi ètò yìí ṣeré ẹ má gbọ́ ètò yìí ní gbogbo ọjọ́ tí a bá ti ń ṣe torí ẹ̀kọ́ púpọ̀ ń bẹ nínú lórí ètò yìí gan fún àwa tí a bá ń gbọ́ ètò yìí ní gbogbo ìgbà ẹ wo àwọn business kan wà tó jẹ́ pé mo ti gbá research lórí wọn tí wọ́n dáa tó jẹ́ pé tá a bá ṣe àwa náà mọ̀ rí owó lójoojúmọ́ àwọn online investment opportunity
èmi a sì máa sọ fún yín pé ṣe rí gbogbo ẹni kẹ́ni láyé.

0: Ẹjẹ́ ká máa kí wa kú àmójúbà wa láàárọ̀ tòní lórí ọ̀tún inú ìwé ìròyìn tòní ọjọ́ ẹtì Friday lórí ìkànnì Jordan 105.5 FM. Ẹ̀rí olùwàgbẹ̀mílẹ́kẹ̀ Adébáyọ̀ ló kọ mi. MC Ràwọ̀ yín rèé o, àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ. Mo kí wa láàárọ̀ ìpè àtúkù àmójúbà wa fún ti ọ̀tún inú ìwé ìròyìn ilé tó parí ọ̀sẹ̀ ilé ta wàyí onígangan náà ni ọjọ́ kejì lé ní ogún oṣù karùn-ún ọdún 2026. Jimo Olóyin, Jimo Aláyọ̀, Jimo Aládùn ló máa jẹ́ fún wa. Àkú sí mi òpin ọ̀sẹ̀ ilé ta ń wọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Àti kọ́ àwọn
1: lis ten to so get better information wey won give you. No move an inch o, but if you know say you won move, move your radio with it.
2: Hello Lagos, welcome to the Jordan Night Show, and today we'll be discussing.
0: Ìròyìn ọ̀hún dé gẹ́gẹ́ bí ìṣe wa lójoojúmọ́, ẹ ti mọ̀ pé ọjọ́ ajé títí di ọjọ́ máa ń bá wa pàdé. These days Vanguard pẹ̀lú Daily Post náà lájọ wá síta, ìyẹn fún ti òwúrọ̀ tòní. Gẹ́gẹ́ bí a ṣe máa bójú wo àwọn ìròyìn ọ̀hún, bí wọ́n ṣe sí wọn ní ọ̀ní kíni wí sínú ìwé ìròyìn ìyẹn fún ti òwúrọ̀ tòní. Ṣé òtútù mú Peter ni òtútù mímí náà bí o? Ṣé òtútù mẹ́yìn náà lé akú òjò wẹ́liwẹ́li àsìkò lójú ọjọ́ bó ṣe rí ní àsìkò yìí? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní mú àwọn ìròyìn ọ̀hún. Gẹ́gẹ́ bí màá ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò mi pọ̀n láti gbàgede ìwé ìròyìn Punch. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní iná màṣẹ́yọ ní ìpínlẹ̀ Kwara, tí wọ́n sì ní ó jó àwọn ilé, eléyìí tí wọ́n kọ̀ sínú ìwé ìròyìn láàárọ̀ yìí wípé fúláàtì mẹ́jọ ilé eléyìí tí wọ́n ní iná ọ̀hún jó. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe ṣàlàyé ẹ̀, wọ́n ní iná kan ló mà ṣẹyọ látàrí iná mọ̀nàmọ́ná, eléyìí tí wọ́n sì ní ṣíṣẹyọ tí iná ọ̀hún ṣẹyọ òun ló mà jó àwọn fúláàtì ilé mẹ́jọ, tí àwọn ilé míì náà tí ó jẹ́ ojúlé méjì eléyìí tí wọ́n pe àdúgbò ọ̀hún ní Olóje phase 2 ìyẹn ní Housing Estate tó wà ní Ìlọrin ní ìjọba ìbílẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ṣàlàyé sí inú ìwé ìròyìn láàárọ̀ tòní, wọ́n ní àsìkò tí ìṣẹ̀lẹ̀ òun ló jẹ́ wípé bí nǹkan bí ọwọ́ ìdájí ní kùtùkùtù àì òun gangan ló ṣẹlẹ̀ ò ní ìpínlẹ̀ Kwara o, ní Housing Estate tó wà ní Ìlọrin ní Kwara. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìṣẹ̀lẹ̀ yìí ló jó ọ̀pọ̀lọpọ̀ ohun ìní àwọn èèyàn kó tó di wípé àwọn panápaná wọ́n tètè dé ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún o. Wọ́n ní kódà ó jó gbogbo iyàrá ìgbàlejò àwọn èèyàn tó jẹ́ pé ó ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nínú àwọn ilé ọ̀hún, eléyìí tí iná ọ̀hún eléyìí tó ti ṣe ọṣẹ́ o. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch ṣe wá ṣàlàyé, wọ́n ní irú iná bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ ní ojúnà kan eléyìí tí wọ́n pe àdúgbò ọ̀hún ní ìpínlẹ̀ Kano, wọ́n ní Airport Road ìyẹn ní Kano. Wọ́n ní irú iná bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé ó ba ọ̀pọ̀lọpọ̀ ilé ọsibítù àti ṣọ́ọ̀bù ó bàjẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé, wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní 20A Airport Road ní ìjọba ìbílẹ̀ Fàgé ní ìpínlẹ̀ Kano. Ṣùgbọ́n ò Kwara gangan ni ìwé ìròyìn Punch sọ wípé iná ṣẹyọ ní ìpínlẹ̀ Kwara tó sì jó ọ̀pọ̀lọpọ̀ ilé. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe taari ẹ̀ ta ìyẹn fún ti àárọ̀ tòní. A ti ní ẹ wo ìjọba náà ni wọ́n lọ́wọ́ sí o, bí gbogbo fásitì bá fi lè ti tó fi lè di títì pa, wọ́n ní ìjọba ni kí ẹ bùṣọ. Àwọn asù ni wọ́n ń ṣe kìlọ̀kìlọ̀ láàárọ̀ tòní. Àwọn ẹ̀ka tí wọ́n ń rí sí ọ̀rọ̀ ẹ̀kọ́ ìyẹn àwọn iléèwé gíga ìyẹn Academic Staff Union of University tí ó wà ní agbègbè Nzuka ti ìpínlẹ̀ ẹ̀mọ́bìnú ti ìpínlẹ̀ kínní ìpínlẹ̀ Nzuka ọ̀hún gan ó dà pé Adamawa Kọ́nù Benue òní wọ́n ti ń sọ̀rọ̀ lánàá.
3: Voices you need at work all day every day till payday are here.
4: Fair. Listen now and turn up.
5: Jordan. Every day, all day.
4: On Jordan 105.5 FM.
6: Radio has never been this excited. This is Jordan.
4: Fair.
2: Listen good morning, now Lagos. And welcome to the Jordan Breakfast Show.
6: And today,
7: hey everybody, this is The Sweets, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
1: Yes, so my people, this is not Jordan Drive, and I've been listening to, so we'll get better information. We won't give you no move an inch, but if you don't say one move, move your radio.
2: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show. And today we'll be discussing
3: the voices you need at work all day, every day till payday.
0: Since we are going to buy it, Tabasi Fili, Yijupada, Igboboleiwe, Toja University, Lewe Giga, Pata Pata, Ola, Woshikini, La Wotika, Gagabi, or Pata, Gagabi, Oshawan, Jeka, we pay, ah, Kala, one, a bell, money. Ka won ti se kini ka won ti se gbogbo ohun to to atun to ye nigba na ko to ri pe ijoba tun ni won ti awon gbogbon bi igba pe won mu awon sere ti awon wa jomode ni o ste si waju o ni ida 5 o le ni 30 owo osu ele to je pe won je opolopo awon osise ile iwe giga yi ohun lo je pe o ti poju o ni bi kan san idaji owo ninu o ni lodun 2022 o ni idaji owo osu won ni won ma nfun won won ki fun won ni oju owo ohun pato opata olo salaye laaro to ni oropo be ni won si lawe lawe lawe lawe o koda won ni won pe eni ti o je minister fun oro eto eko iyen dokita Maruf Tunji Alausa won ni won ba soro iyen ni osu kerin ti won si ni ki awon ajo ohun ipe ki won ni suru pe gbogbo e yo yanju won ni sugbon bayi o ko ti yanju o e wo awon asu ti eka ti Benue State oni won soro wipe bi ile iwe giga ba edi titi pa ijoba ni ebuso ki sawa o wa ninu wero yi punch iye fun ti owuro toni bakan na iwe iroyin Vanguard ohun gangan ni iroyin eleyi lo ma ti jade sita to nibi ti igba keji are orilede wa Nigeria iyen Kashim Shettima baba ti soro laaro toni kini won so won ni eyan mo go orilede Nigeria e ma fina mo won won ni e fina mo won esin o koku daada o tori wi pe bi e ba ko ti e ba ti segun won ko ti si aseyori o ipe aseyori to peye na ni wi pe ke ri daju wi pe e segun gbogbo awon agbesumo mi igbakeji are orilede wa Kashim Shettima awon gangan ni won ro awon mogun orilede paapa julo awon ogaloga apase wa ninu iko mogun orilede wa Nigeria ni won ni ki won fun awon esin

0: music and vibes.
1: Awesome talk every day, all day.
0: On Jordan 105.5 FM.
1: Follow us on social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
2: Kò máa lọ dàgbà kó máa gbẹ bọ.
3: Ọmọ kan náà ti pa ipò àwọn ìjọ àkọ́kọ́ náà kọ́ bẹ̀rẹ̀ ìwà burúkú yìí tí àwọn mìíràn tún máa ṣẹ́yọ mọ́. So

bí Ọlọ́run bá ti ṣe tán àti sí ọ̀run ìrànlọ́wọ́ lórí ayé ẹ, bí ọ̀run bá ṣe tán àti dá ọ lóhùn àdúrà tó ń gbà àti ẹ̀bẹ̀rẹ, ohun méje ló máa ṣẹlẹ̀ láyé ẹ, méjèèjì yẹn ni mo dẹ̀ fẹ́ kó fiyè sí lálẹ́. Number one, Olúwa yóò ràn wòlíì kan sí ọ tó gbédè rẹ tíwọ náà dẹ̀ gbédè. Number two, yóò ràn ẹ̀mí ìgbàgbọ́ ààyè sí ọ láti ṣe nǹkan tí wòlíì yẹn bá ní kó o ṣe. Ohun àkọ́kọ́ tí ó le jù láyé bẹ́nìyàn bá ń gbàdúrà, òun ni kẹ́nìyàn borí òkùnkùn. Bó o bá ń gbọ́ mi lálẹ́ yìí, ohun kan àkọ́kọ́ tí mo kọ́kọ́ kó o ṣe torí ohun tí Olúwa fi rán mi sí ọ, òun ni kó o mú báírò àti ìwé sọ́dọ̀. Tó o bá wá padà pè mí lẹ́yìn àdúrà tí mo fẹ́ gbà fún ẹ lálẹ́, ó ṣeéṣe kí má rántí gbogbo nǹkan tí mo sọ fún ọ. Ọ̀rọ̀ mi yìí kò sí àkọsílẹ̀, direct ni mo sọ fún ọ báyìí. So, bó o bá ń pè mí tó padà béèrè àwọn sáàmù wọ̀nyí lọ́wọ́ mi, ó ṣeéṣe kí má lè dáhùn. Bó bá jẹ́ wípé o wà nílé, o ní orí ọ̀fẹ́ àti rìkọ́ọ̀dù ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí, tàbí kó o kọ́lẹ̀ ẹ̀kàlẹ́, gbogbo ẹ̀yí tí Ọlọ́run ràn lọ́wọ́ láti rí alẹ́ òní, mo wí lórúkọ Olúwa. Ó ń wọnú òru lọ nìyẹn, ìjì tó máa ń jàyàn lóru téèyàn á dẹdu arinlẹ̀, ìjì yẹn parẹ́ lórí ayé ẹ. Mo wí lórúkọ Olúwa, agbára tó dìde sí ọ tó fẹ́ da ọkọ̀ àyànmọ́ rẹ nù lórí agbami ayé, orúkọ Jésù Olùgbàlà, kí agbára yẹ kó parẹ́. Ẹ̀yin bíi mẹ́sàn-án ni mo fẹ́ sáré bá gbàdúrà lálẹ́ yìí, màá dẹ̀ jíṣẹ́ Olódùmarè fún ọ. Ẹ̀yin mẹ́sẹ̀sán yẹn, màá máa dárúkọ ohun tí Olúwa ní kẹ́ ẹ ṣe. Ẹ̀yin mẹ́sàn-án lolúwa rán mi sí, ó dẹ̀ fi àṣírí ohun tẹ́ ẹ máa ṣe wọ̀n mí. So, màá máa sọ fún ọ direct, jọ mo fi Ọlọ́run bẹ̀ ọ́, wá báírò àti ìwé. Bó o bá ti débi tó kàn ọ́ nínú àwọn ọ̀rọ̀ yẹn, kó o tètè máa kọ́lẹ̀. Orúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́, alẹ́ yìí ó ní ìbẹ̀rẹ̀ testimony ẹ. Níbikíbi tó bá ti ń gbọ́ mi lábẹ́ ọ̀run, wòlíì rẹ tó máa ń fi àdúrà sí ọ wọnú òru lọ, torí ó mọ agbára tó wà ní òru pé àwọn kan wà tó máa ń pa kádàrádà lóru. Bẹ́ẹ̀ ni sà, àwọn yẹn ní agbára torí wọ́n mọ ẹnu ibodè òru. Ibodè mẹ́rin ó ní àyànmọ́ ẹ sábà máa gbà láyé, tó jẹ́ wípé bí ọ̀tá ibodè yẹn tó bá borí ẹ, ó máa di pé nǹkan dàrú mọ́ ọ lọ́wọ́. Wòlíì rẹ ti ń fi àdúrà sí ọ wọlé lọ sùn, Fẹ́mi Daniel, òun ló ń bẹ gbàdúrà lálẹ́ yìí pé bó o ti ń wọlé lọ sùn, kí ìjì tó dìde sí àyànmọ́ rẹ kó dákẹ́ lórúkọ Olúwa. Gbogbo ìjì tó dìde sí ayé rẹ tó jẹ́ kí ayé rẹ kó doríkodò, ìjì yẹ kó dákẹ́ lórúkọ Olúwa. Àwọn àyànmọ́ tó o bá rí tó fọhùn, kó mọ̀ wípé bí wọ́n ti ń kọjá lẹ́nu bodè yìí, àwọn bodè yóò lè dá wọn dúró. Bẹ́ẹ̀ bá rí ẹni tó dìde tó padà sẹ́yìn, kó mọ̀ wípé ọ̀kan nínú àwọn bodè wọ̀nyí, òun ló mú mọ́lẹ̀. Màá dẹ̀ máa ṣàlàyé ẹ̀ fún ẹ, méjì la fẹ́ fi gbàdúrà lálẹ́ yìí. Má gbàgbé pé mo sọ fún ọ pé ẹ̀yin mẹ́sàn-án ni wọ́n rán mi sí lálẹ́ yìí. Ẹ̀yin mẹ́sẹ̀sán yẹn, màá dẹ̀ máa jíṣẹ́ fún yín. Ohun tẹ́ ẹ máa ṣe, màá wá sọ fún yín. Kódó ni pé mo lọ jìnà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé iyọ̀ sí ògiri ilé yín, alẹ́ ọ̀la ó la máa parí àdúrà iyọ̀ yẹn. So, múra dáadáa, kó o múra àti gbọ́ mi lálẹ́ ọ̀la, torí mi ò ní dáwọ̀ ènìyàn lóhùn fún àwọn tó ń béèrè pé kí la máa ṣe sí iyọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ògiri. Gbogbo ẹ̀yin tí ẹ ti dùn tí nǹkan dàrú mọ́ lọ́wọ́, ẹ̀yin ni àkọ́kọ́ tí Olúwa ní kí n bá sọ̀rọ̀. Ó ti ní lọ́wọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n lójijì ó dàrú mọ́ ọ lọ́wọ́. Ó ti ní ṣọ́ọ̀bù tí gbogbo ayé mọ̀ pé ṣọ́ọ̀bù ẹ rí, lójijì ó dàrú mọ́ ọ lọ́wọ́. Ó ti níṣẹ́, gbogbo ayé mọ̀ pé ó níṣẹ́, gbogbo ẹbí ló dẹ̀ mọ́ ẹ pé ó ṣe fún àwọn, ṣùgbọ́n lójijì ó di pé ò lè dẹnu ara ẹ bọ́. Ẹ̀yin yẹn ná rán mi sí lálẹ́, ẹ̀yin ọmọ tàbí màmá ó ní ọmọ kan tó jẹ́ wípé gbogbo ìgbà ló ń tọ́jú ẹ, ṣùgbọ́n lójijì iṣẹ́ ẹ dàrú. Ẹ̀yin àkọ́kọ́ nìyẹn, ẹ̀yin yẹn ẹ máa gbọ́ o. Ó ti ní ìgbéyàwó nígbà kan, ò ń gbádùn ìgbéyàwó ẹ, ìwọ àti ọkọ ẹ jọ ń gbádùn ara yín, ṣùgbọ́n lójijì

O da pe omo e ti kawe gbogbo igba to de serve o ni gbogbo kan a je pe ko de rise gidi bayi lojiji gbogbo e daru eyin ye wa ran mi si yin lale yi gbogbo eyin ti o daru ko wo yi e mura lale yi tori wa ran mi si yin oya wa ma gbo to ba di ri po ri kan wo yi baba mi so fun mi wi pe agbara to joko sinu eje ti o ti fohun nigba kan o lo dede dide si o baba mi wa ni ke npase pe ohun to dide si o ye pe owo olorun yo pa lenu mo mu bairo e ati iwe e ko ma ko awon samu yi le Isaiah chapter 35 Psalm 35 at Psalm 88. Isaiah chapter 28. Isaiah chapter 35. Psalm 35. At Psalm 88. Elo buomi ebu gari. Gari bibe ebu medeji le. Ebu omi ebu gari. Ewa kasamu yi lori awon medeji. O ni je gari ye bo ti wo ki gari ye o kere mo wa da sinu omi ye wa make sure pe omi ye to bottle water yo kan ati gari die wa da omi ye sinu gari ye wa wa ro sinu bottle water wa gbe le la dobia kava ira zolia eni to fi epe gba onje lenu e ki epe ye ko pada sori ara e ẹni tó gba kọ́kọ́rọ́ là lọ́wọ́ ẹ tó wá gbé ẹ sí ipò àtọrọ jẹ èpè yẹ kó parẹ́ lórí ayé ẹ ohun tí àyànmọ́ ẹ pàdé tó fi já lọlẹ̀ lójijì orúkọ jésù olùgbàlà kó jáde lára ẹ gbogbo ọwọ́ májẹ̀mú àtijọ́ tó fà ẹ wálẹ̀ lójijì gbogbo ọwọ́ májẹ̀mú àtijọ́ tó já ẹ wálẹ̀ nígbà tó lérò kí ọwọ́ yẹ kó parẹ́ èyí àkọ́kọ́ ẹ̀yin tẹ́ ẹ ti nírí tẹ́lẹ̀ ti ẹ mọ bó ṣe di bó ṣe dà ẹyin yẹ òun ni mo bá sọ̀rọ̀ yẹ ọya wa máa gbọ́ àdúrà tí mo fẹ́ gbà fún ọ omi tó bu gàrí sínú ẹ yẹ wà á mu dání tó bá di aago mọ́kànlá wà á wá máa gbàdúrà gbogbo ẹyin tẹ́ ẹ fèpè já mi bọ́ gbogbo agbára tó já mi bọ́ wálẹ̀ gbogbo agbára tó nàró mọ́ mi tó ní mi ò ní jẹ́yàn ẹ wọlẹ̀ láàyè ẹ̀yin àkọ́kọ́ nìyẹn bó bá di ọ̀la ó lè mi àti àjọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ti nírí ó ní mọ́ ó ti lówó rí gbèsè ló wà mísà yé ọmọ ẹ tọ́jú ẹ tẹ́lẹ̀ kò rí owó mọ́ ọmọ ẹ gbé ẹ tẹ́lẹ̀ ó rí ọmọ yẹpẹ mọ́ kò fẹ́ gbòhùn ẹ mọ́ bẹ́ẹ̀ ṣe máa rìn ní ti yé lè yẹ lálẹ́ yìí Isaiah 28 Isaiah 35 Psalm 35 Psalm 88 nínú gàrí àti omi ẹ ó dá sínú ẹ aago mọ́kànlá lẹ máa bẹ̀rẹ̀ àdúrà ti yé ẹ má padà béèrè lọ́wọ́ mi pé bàbá sáàmù wo nìyẹn rárá mi ò gbọ́ nọmba 2 ẹ̀yin tẹ́ ẹ ní àdúrà kejì ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ti díù fún àwọn nǹkan rere tí ẹ lè ṣe bí ìgbéyàwó anything tó jẹ́ nǹkan rí bẹ́ẹ̀ ni gbogbo nǹkan rere tó mọ̀ pé ó ti díù fún ó mọ̀ pé ó ti kàwé kó o dẹ̀ ríṣẹ́ gidi ó mọ̀ pé ó ti díù fún ilé ọkọ ó mọ̀ pé ó díù fún ọmọ ó ti tó kó bímọ èmi ò fẹ́ mọ èjì tó wà kódà tó bá wọ èjì tó ó ti fẹ́ wọ menopause ìyẹn ọkàn mi ọwọ́ agbára ọlọ́run yóò rẹgúlétì gbogbo kan tó wà lára ẹ ó mọ̀ pé ó rí bùjókòó ó mọ̀ pé ó ní ọmọ lọ́wọ́ ó mọ̀ pé ó láyọ̀ lórí ayé ara ẹ bẹ́ẹ̀ ni ó bí ọmọ ọmọ yẹn ó dẹ̀ ti tó lọlé ọkọ kàkà kó lọlé ọkọ ṣe ló so ń dágbé bẹ́ẹ̀ ni sà gbogbo ẹ̀yin tó já wípé ẹ ti ní ọkọ nígbà kan ọkọ ti já yín jùlẹ̀ ẹ̀yin yẹ sáàdì kejì nìyẹn ẹ̀yin tá ẹ ti ní ilé iṣẹ́ rí tàbí tá ẹ ti ní àwọn ohun àmúṣayé rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti gbà á lọ́wọ́ yín ẹ̀yin yẹn nìkejì ẹ máa gbọ́ sáàmù yín o ẹ máa gbọ́ sáàmù yín o Psalm 3 Psalm 5 Isaiah chapter 13 Isaiah chapter 14 inú omi ó lẹ máa kà sí ẹ máa wá wá oyin òríjínà díẹ ẹ ta sínú omi yẹn ẹ lọ gbé sí rì ọlá ni màá parí iṣẹ tiyín.
ọmọ kò ti

ojú òfu kan o ní ayọ ayọ ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti sọnù. Psalm 3 Psalm 5 Isaiah chapter 13 Isaiah chapter 14 o lẹ máa kà sínú omi pot water ẹ wà bu oyin díẹ̀ sí ẹ lọ gbé sínú èrè àárọ̀ kùtùkùtù àárọ̀ ńlá nígbà tí mo bá ti bẹ̀rẹ̀ àdúrà àárọ̀ o ló máa gbé o la máa fi parí àdúrà tiyín. Ó di ẹ̀yin méje tó kù máa jí sẹ́ẹ̀tì yín fún yín wá gbọ́ ilé ìsà ọjọ́ Sunday ò ń bọ̀ lọ́dọ̀ mi pẹ̀lú fọ́tò ẹ tó yà tó lọ duplicate ẹ̀ wà lọ fọ́tò start fọ́tò ẹ wà wà máa mú bọ̀ lọ́dọ̀ mi

0: gbogbo ìdè tí o jo lọ.
1: Bandeta no let you go.
0: Tó di ọ sí yàrá nù.
1: Bandu ti nẹ́rù.
0: Àwọn ìdè tó di ọ.
1: Bandeta bank.
0: Sínú ilẹ̀.
1: Ìtọ́jú gáàsì.
0: Sínú omi.
1: Ìtọ́jú water.
0: Gbogbo ìdè.
1: Every such bandage.
0: Ó máa já.
1: Amen.
0: Sọ pé wo Olúwa ní fi mí ṣe.
1: The Lord has need of me.
0: Wọ́n ń pè mí lókè.
1: He's calling me as he talks.
0: Ìdè já lára mi. Wọ́n ń pè ọmọ mi lókè.
1: My children are called as he talks.
0: Wọ́n ń pè àyànmọ́ mi lókè.
1: My destiny is called as he talks.
0: Ìdè ìsàlẹ̀.
1: Bandage of gender.
0: Máa já. Gbéṣẹ́ gbéṣẹ́. Ìdè ilé bàbá mi. Ìdè ilé ìyá. Máa já. Ìdè ilé àná. Máa já. Máa já. Máa já. Oyo oyo. Rabale gada bia shata. Gbogbo ìdè ilé ìyá. Ìdè bàbá máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Ìdè ilé bàbá máa já. Ìdè ilé ìyá máa já. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Olúwa wa. Tó bá ní omi.
1: If you have water.
0: Gbé sọ́dọ̀.
1: Get it ready.
0: Àti òróró.
1: And your oil.
0: Mo fẹ́ pray si.
1: I have to pray on there.
0: Gbogbo ayé tí ẹ gba òróró.
1: All of that is in there.
0: Ní àwọn ìpàdé tá a ṣe kọjá.
1: In your past program.
0: Àti kọjá àti last month.
1: And last month.
0: Òróró yẹn ni kẹ́ ẹ lò.
1: Bring use it.
0: A fẹ́ sin kankan pẹ̀lú ẹ.
1: One of the stuff to
0: read. Èyí tí ẹ tí lórí ọ̀fẹ́.
1: You don't have that grace yet.
0: Last 3 days of the month.
1: Ọjọ́ mẹ́ta tó kẹ́ yóò.
0: Ni àdúrà orí òkè.
1: Ejú pray on the
0: mountain. Gbogbo èèyàn.
1: Everybody.
0: Ẹ lọ sọ́tún ẹ lọ sósì.
1: Move to left and right.
0: Ẹ jẹ́ gbogbo èèyàn ọmọ kẹ́.
1: Everybody be sharp.
0: Níbi tí wọ́n bá wà. Egun adániduro. Fi ayé mi sílẹ̀. Egun adániduro. Fi ìpé mi sílẹ̀. Oyo oyo. Ìwé egun adániduro. Ilé bàbá mi. Fi ayé mi lẹ̀. Fi ayé mi lẹ̀. Egun adániduro. Fi iṣẹ́ mi lẹ̀. Fi ìpé mi lẹ̀. Fi ayé mi lẹ̀. Egun adániduro. Fi ìpé mi lẹ̀. Fi ayé mi lẹ̀. Fi ìpé mi lẹ̀. Fi àyànmọ́ mi lẹ̀. Ìwé egun adániduro. Fi ayé mi lẹ̀. Lónìí oya lórúkọ Jésù lórúkọ Jésù. Egun yẹn gbiná. Gbé ọwọ́ ẹ sókè. Mo gbàdúrà. Ẹ̀mí mọ́ dìde. Kó jáde la. Ẹ̀mí mọ́ gòkè. Kó jáde la. Ó yà lọ dìde. Lọ dìde. Tọmọ tọmọ. Lọ dìde. Tíṣẹ́ tíṣẹ́. Lọ dìde. Tìgbéyàwó. Lọ dìde. Lọ dìde. Lọ dìde. Èyí dáadé mọ̀. Sọ pé mo dìde lónìí. Ọmọ mi dìde lónìí. Iṣẹ́ mi dìde lónìí. Ṣé àmì mẹ́ta. Àwa pàṣẹ. Ẹni tó yẹ kí n pàdé. Tí ó fà mí sókè. Ní kíákíá. Olúwa jẹ́ n pàdé. Jẹ́ sọ fún Pẹ́tẹ́rù. Ní Luke 5. Ó ń la tòní lọ. Mo change level ẹ. O ní máa pẹja mọ́. O di apẹja yìí. It's a changes of level. Ẹ jẹ́ n pàdé ẹ tí ó change ayé mi. Ẹ jẹ́ n pàdé ẹ tí ó sọ mí dẹni òkè. Oyo oyo. Bàbá ọmọ ẹ̀mí mímọ́. Àwọn tí ó sọ mí dẹ ní òkè. Àwọn tí ó sọ mí dí ńlá. Ẹ jẹ́ n pàdé wọn. Bàbá dáyà gbàdá yàṣà. Ẹ jẹ́ àpàdé ara wa. Ẹ jẹ́ àpàdé ara wa. Ẹ jẹ́ àpàdé ara wa. Wàá pàdé wọn. Àdúrà rẹ gbà. Sórí tó bá ti lè gbọ́ràn. Òkè ò jìnà. Ohun tí máa ń dí àwọn èèyàn lọ́wọ́. Ní ẹ̀mí tinú mi ni màá ṣe. Ẹ̀mí ẹnìkan ò lè bá mi sọ̀rọ̀. Ẹni kò lè bá mi
1: wí.
0: Ẹtinú mi ni màá ṣe. Ẹ̀mí yẹn kò gbiná lára ẹ̀. Kò gbiná. Kò gbiná. Kò gbiná. Kò gbiná. Kò gbiná. Ẹ̀mí agídí Olúwa lè jáde. Àti ìrírí àtijọ́.
1: And the past experiences.
0: Gbogbo ti fẹ́ lérí náà.
1: I tried this.
0: Bíbélì pé ẹ mọ̀ sí rántí nǹkan
1: ṣáájú. I remember not the poverty.
0: Ẹ mọ̀ rò ó.
1: Don't even think.
0: Máa ṣe ń tutù.
1: I will do a new.
0: Ìsinyẹ́ ò jáde.
1: And it is pretty
0: good. Àkókò ìdìde náà pé àkókò
1: yìí. It is time of living.
0: Gbàgbọ́ nínú Ọlọ́run.
1: We need in God.
0: Kó dẹ̀rú ẹ bọ ìdìde.
1: I make a sacrifice of living.
0: Ohun tí mo fẹ́ kó ṣe lẹ́yìn ni. Olúwa ní weekend.
1: I'm not this weekend.
0: Mo rú ẹ bọ ìdìde.
1: I make sacrifice of.
0: Torí àṣẹ ìbẹ̀rẹ̀ àdúrà
1: ìlẹ́ni.
0: Láàrin 9 days.
1: Within 9 days.
0: Ẹ gbọ́ ẹ̀rí àwọn
1: èèyàn. You help us.
0: Àfi tó bá fọ. Your level must change. Torí level tó wà yìí. Àrífín wà ń bẹ̀. O gbọ́dọ̀ kó level yìí.
1: Kó
0: wà ní àwọn kan. So gbogbo ẹ máa fẹ́ dìde láyé. O máa ń dijú fi kankan kí. Ọlọ́run ní Ábírámù. At this point. Ọmọ rẹ lókù tó fi kí. Lọ fi rú ẹ bọ̀. Ibi tó ti ń bọ̀ tẹ́lẹ̀. O kéré. Genesis 26. Isaac sì fún irúgbìn. Ní ilẹ̀ yẹn. wọ́n ti bú àwọn ẹ̀rí kan lórí ètò ìtàwọn èèyàn ṣe tán fìdí ńlá so bó ṣe wulẹ̀ kó kéré tó pé olúwa mo sọ síìdì sí orí òkè ogo
1: yìí
0: ká tún lè fi ṣètò lọ́la mo ṣe torí ètò ọ̀tún la òkè èmi nìkan gbé program rédíò kan lẹ́ni nìkan mo sẹ́ndì owó yìí olúwa gbé mi náà dìde wà á dẹ̀ dìde
1: psalm 121
0: ó lẹ́ máa kà lẹ́nu
1: 121
0: Psalm 112 o le ma ka
1: we are reciting
0: so pelu Psalm 1 pelu Psalm 1
1: Psalm
0: meteta yi
1: 121
0: 112 and Psalm 1 oluwa laarin omo iya
1: lord among my siblings
0: gbe mi dide gbogbo ona lo ja si abuja
1: always lead to abuja
0: ni area 1
1: area 1
0: mo reti eyan 25000
1: ale
0: afi to ba gbo mi lo ni si ni pade
1: yen
0: ago mesan ale ni pade ma bere
1: area
0: 1 lati ma pade
1: yo
0: da fun yi pastor imodu e fun ani account number ti fun number
1: unity bank 00323937 01 again unity bank 00323937 01 freedom apostolic revival international ministry is the name of that account or you can use the first bank account also first bank account is 20146519 06 again 20146519 06 Ojo Sam Omoloju Jesu is the name of the account. Request and details call us on 081-123-2 in 5 places. Or you can use 070-81-16-4090. God bless you.
0: Testimony ebere. No more delay. From glory to glory. So you go. In Jesus name.
1: Amen.
0: Don't
1: forget tonight.
0: Area 1.
1: Area 1.
0: Gariki.
1: Gariki.
0: And to pass my
1: so that I close to you tell
0: them
1: that tonight.
0: Money o mi kan ti mo ma fun e. Money ororo kan ti mo ma fun e. Pelu Satan se lo tele.
1: With our ongoing work.
0: Mi le ma so ye lori afefe.
1: I don't say that on air.
0: O mo lale yi.
1: You will not tonight.
0: Olorun wa lale.
1: God exists.
0: Ogoyin Adebuja. Eko. Aro Sunday
1: Sunday morning
0: lagbara Olorun
1: gbogbo
0: n te ba ri
1: anyone you see
0: e so fun pe

0: Hallelujah.
1: Ẹ jẹ́ máa kínyẹ́ kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò níbi kíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa bóyá ìgbà àkọ́kọ́ lè léyìí ètò tẹ́ ẹ̀ ń gbọ́ náà la pè ní ètò àṣẹṣe lórí rédíò apá bí náà láti ṣe bẹ́ẹ̀ tá a ti ń fọkàn wa bọ́lọ̀ pàdé tó sì ń ṣe gbogbo ọ̀wọ́n òkè tó sọ gbogbo ọ̀wọ́n òkè ìṣòro wa tó sọ di pẹ̀tẹ́lẹ̀ mo sì gbàládúrà fún yín láàárọ̀ tí pé ẹ̀yin náà bọ́ lọ́hùn yẹn pàdé bàbá wa ti wà níkalẹ̀ láti ìjọ CCC Ìrèké Ìmọ́lẹ̀ Ayọ̀ Parish Prophet Dr. MS Fabeyi baba ẹ gbàdúrà fún wa.
0: Jehovah
2: mímọ́
0: Jesu Kristi
2: mímọ́
0: Michael mímọ́
2: mímọ́
0: Ọlọ́run wa
2: kábíyèsí
0: àwọn kan wọ́n sùn wọn máa jí orí ẹ̀ tó jí wa lé ní èdè tó jọjọ agbára ọjọ Friday aláàánú mà ní ọ ẹgbọ́pẹ wa kìnnì wọ́n ẹ̀yà Júdà ẹgbà yín wa gbogbo ìdílé Jésè ẹgbọ́ ọpẹ wa orin ọpẹ májò tán lẹ́nu wa ìjọ ayọ̀ májò tán lọ́dọ̀
3: wa
0: ọlọ́run jọ̀wọ́ àwọn ènìyàn kan wà lọ́wọ́lọ́wọ́ ìwọ̀n nírètí bóyá wọ́n tiẹ̀ tún sì lè jẹun léni bóyá wọ́n sì lè di landlord bóyá wọ́n sì lè dẹni tó ra mọ́tò bóyá àwọn náà lè daṣẹ́ sílẹ̀ tí àwọn èèyàn máa sìn wọ́n wọ́n ti sìn yàn iṣẹ́ ti tán owó ti tán bàbá òye ní ọjọ́ agbára fi agbára rẹ gbà wọ́n bàbá mi olúwa fi agbára rẹ yọ wọ́n àwọn kan oore náà ṣetán bára wọn nínú ẹ̀wọ̀n àwọn kan oore náà ṣetán bára wọn nínú gbèsè àwọn kan ọkùnrin ló ba ayé wọn jẹ́ àwọn kan obìnrin ló ba ayé wọn jẹ́ àwọn kan ẹbí ló máa tì wọ́n sí kòtò ayé wọ́n dẹ̀ jagun náà ogun náà ń le sí i lórí rẹ̀ náà gbogbo nǹkan lé lórí olúwa fagbára rẹ̀ gbà wọ́n olúwa yọ wọ́n jáde àwọn èèyàn wà ní ìnira wọ́n ké fún ìnira àwọn èèyàn fún ọ̀nì ohun tó fẹ́ tà mọ́ wọn ò ní ohun tó fẹ́ rà mọ́ wọ́n ti wò bóyá káwọn hẹ́ǹdì láì fà wọ́n ẹ̀mí mímọ́ olúwa yọ wọ́n jáde jésù ọmọ dávidi ó yá yọ wọ́n jáde gbogbo àwọn tí wọ́n jẹ́ páyé fi sínú ìtìjú àti ìpohùn rere ẹkún ojoojúmọ́ wọ́n fẹ́ kún sùn wọ́n fẹ́ kún jí wọ́n bá gbé ètò yìí tó ń ṣàmì olúwa yọ wọ́n jáde àwọn kan wà nú àìsàn ìyá tó ń bọ́ wọn ló wà nú àìsàn yìí àwọn ọmọ náà kéré yìí àwọn ọmọ ni wọn ní nǹkan kan yìí ọlá ìyá tó fi mí ló ti ṣàìsàn yìí ọwọ́ bàbá tó fi mí ló ti ṣàìsàn yìí àwọn kan tiẹ̀ wà wọn ní ìyá wọn ní bàbá wọn kéré ogun bàbá wọn wọn ti pin háwọ́ gbogbo nǹkan ló dojúrú iléèwé ò ṣe lọ iṣẹ́ ò ṣe ṣe ẹ̀mí mi ò yá gbà wọ́n àwọn kan wà ọkọ tí wọ́n gbẹ́kẹ̀lé ti fi wọ́n sílẹ̀ lọ wọ́n dẹ̀ ti jọ dòwò pọ̀ ẹbí ti gba gbogbo tí wọ́n ní ohun tí wọ́n tún ní ó ti tún tán ẹ̀mí mi ò yọ wọ́n jáde àwọn kan ò pò ní wọn olúwa bá wọn gbẹ́rù dórí rán láàánú sí wọn àwọn kan ọmọ aláìní bàbá ni wọn olúwa gbà wọn àwọn kan wà ọlọ́run ìyanu ẹni tán gbẹ́kẹ̀lé ti já wọn kulẹ̀ olúwa gbà wọn àwọn kan wà single mother ni olúwa gbà wọn àwọn kan wà iṣẹ́ ti kú olè ló jà wọn ṣọ́ọ̀bù ló jóná ilé ló jóná àìsàn ló gba ohun tí wọ́n ní olúwa gbà wọn àwọn kan wà nùbúrẹ́ àìsàn lọ́wọ́lọ́wọ́ wọn wà lọ́ sípítù àwọn kan wà ní pòbì àwọn kan

0: mo de ranti pe iwo l'olorun lo fun olola sinemu mo si ranti pe obirin opo yen iwo na l'olorun lo fun to fi ran to fi je pe o fi si eli elisha lokan lati bere pe ki lo ni ohun to ku lowo e lo so de eyan e mi mimo o awon eyan to gbo mi oluwa nla anu si won be ni to ran si won o ba jise je kan gele de eyan ko jise ayo fun won awon kan wa won ti so mo odo o ti su won o je aro batale ninu nira ni e bi o si iya wa bi alaisi baba wa bi alaisi omo orukan ni won won niyan loke to be ja fun won won niyan sale to be ja fun won olorun eni ni ojo agbara ojo friday e bi mimo o ya yo won jade lana fun won je kon roju to aye won je kon ra aye won lo awon kan wa won de fi won won mu won sin o ba ti ni o ba won se mo won le jade le to ba ti no ba won se mo gbogbo nton fun e na ma gba emi mi won wa ni olorun o bon ti sami ton gbo ipade yi oluwa yo won jade
1: amen
0: ba won gbe bukata won
1: amen
0: ba won gbedun won fuye
1: amen
0: ma fi bi gbare o
1: amen
0: ma fi kan gba kan
1: amen
0: da si oro won
1: amen
0: ki ekun derin
1: amen
0: ki egan dogo
1: amen
0: ki yi pada de
1: amen
0: jesu oluwa wa
1: amen
2: baba ini ni ojo friday ojo agbara ki lo nte ni fun ala
0: te ba ti ewe ri padura ni o na agbara
3: ji this prayer is so awesome.
0: We
3: are talking about love.
0: I stand less of fear.
3: Sickness can lose our
0: love. I nirara le ba ife to wa nu le je.
3: Pain can destroy the emotional relationship.
0: You
3: go feel the head. You have no money to live.
0: Okunrin kan ni yawo e ti sa lo bayi.
3: That used to be a man, the wife at.
0: Yawo de kan ko won le para won le ma manage lo bayi.
3: O
0: ro feel na den serio den je.
3: You cannot take care of us.
0: A mo san wo le.
3: I'm the one paying.
0: Ki wa la fa ni pe mo na ko.
3: What the benefit of having me?
0: Okunrin kan ti e so ti e o na lo se yawo.
3: Ohun
0: lo won rerun ton fi se yawo.
3: Ohun
0: bi pe to ba manage station ma je ko de change omo ti pe meta. O da pe olukalupo alon lo e ba ye. Orisirisi lo nsele.
3: Si
0: o le break ife. Iwe John Johan orike dogun 15:13. John 15:13. Ko wa si enikan o ta le ro mo. Ore aye ko ni sile oni dun ola le koro ṣugbọn.
3: Ore
0: iki kan ni a o fe wa enikan to ku ni.
3: The only person is he.
0: Ṣugbọn ta ba de enikan to ku na ni e sa wa ni be enikan se laye.
3: Are we not going to have relationship?
0: Tori mo ri le aye gan gbogbo eyan ti doda le.
3: People are now traitors.
0: Everybody lo sare.
3: They are all betrayers.
0: O fe dolowo. Won ge ori, won ge apa, won ge oyan.
3: Cutting edge, amputating.
0: Awon eyan lo ra won like gan papa.
3: Ẹni
0: tó kù tí wọ́n lè tẹ̀lé jáde ní
3: ọlọ́run.
0: Mọ́tò wo ló safe ta lè wọ̀ ní
3: sùn?
0: Àti gbọ́ ti bí arojú tó ṣẹlẹ̀ tọ́pá yàn nínú ẹ̀. Àti gbọ́ ti farágun àgbọ́ta àwọn bọ́ọ̀sì oríṣiríṣi ká oríṣiríṣi. Àwọn èèyàn kidnap èèyàn nísìnyí wọ́n á gba fóònù wọn. Wọ́n á drop wọn sójú ọ̀nà. Wọ́n mú ọ lọ sí di pa. Wọ́n gbé POS rin ni wọ́n á ní kọ́ kíbọ́ náà. Wọ́n á yọ owó inú ẹ̀. Wọ́n já fóònù gbà wọ́n á yọ SIM. Wọ́n á ṣe wọ́n transfer owó tó wà ní account àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ṣùgbọ́n
0: ẹni tó kù tí wọ́n lè fọkàn
3: tán
0: ni ọlọ́run. Ṣùgbọ́n o ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ o ni Jésù. Bíbélì wá sọ níwèé owó orí kẹwàá ẹsẹ̀ kejìlá yẹn pé ìríra ní dá ìjà sílẹ̀ ṣùgbọ́n ìfẹ́ bo gbogbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Sórí ẹni ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ṣẹ̀wá.
3: Any sin that anybody might
0: ìfẹ́ ló tóbi jù.
3: Is love that is
0: so wọ́n náà tó ń gbọ́ mi.
3: Ẹ
0: practice ìfẹ́ nínú ilé
3: yìí.
0: Nínú ìfẹ́ ní ìbùkún wa. Nínú ìfẹ́ ní àjẹyọ̀ àtàjẹsẹ́kù wa.
3: Ìyẹn ni
0: Yorùbá sọ pé òkúta èèyàn lè ṣe kó di àmàlà.
3: Kì í
0: ìsúrù nìyẹn àti ìfẹ́. Nínú ilé tí o bá ti sí ìfẹ́.
3: Ten
0: million máa tán láàrin oṣù kan.
3: Ẹ
0: máa fi 1 million jẹ́wọ́ láàrin ẹ̀yìn méjì ó dẹ̀ máa tán.
3: Ṣùgbọ́n
0: tí ìfẹ́ bá wà nínú ilé kan.
3: Èèyàn
0: lè ná 2000.
3: Èèyàn lè yó.
0: Èèyàn yó. Ìfẹ́ máa ń produce.
3: Love produces.
0: Ìfẹ́ máa ń preserve.
3: Love preserves.
0: Ìfẹ́ máa ń bless.
3: Love blesses.
0: Ìfẹ́ máa ń promote.
3: Bless can promote. Ìyẹn
0: mo pray fún ẹ.
3: I pray for you.
0: Nínú ilé yẹn o.
3: In that hall.
0: Iná fi òní kú.
1: Amen.
0: Òjò fi òní dá.
3: Amen.
0: Ìyẹn ni wíwèwé orí 29 ẹsẹ̀ 23. Ìyẹn ni pé gbogbo ibi tí gbèrágá bá ti wà.
3: Where there is pride.
0: Ibi tí gbèrágá bá ti wà.
3: Where there is arrogance.
0: Ìfẹ́ máa ń sá jáde.
3: Love flee.
0: Ibi tí ti wá. Kí mọ́mí tẹríba fún dáàdì, kí dáàdì tẹríba fún
3: mọ́mí,
0: kí ọmọ tẹríba fún bàbá, kí bàbá fún ọmọ rẹ̀ náà ní ọmọ tiẹ̀. Tí fúnra wa lọ́wọ́ tí tẹríba fúnra wa, ó máa ń jẹ́ kí ìfẹ́ máa gbòòrò. Sarah pe ọkọ rẹ̀ ní olúwa
3: mi.
0: Ó jẹ́ kí ìfẹ́ wọn gbòòrò. Ó jẹ́ kó lè pàṣẹ fún ọkọ rẹ̀ pé ẹrú tó bímọ fún ẹ̀yà ni mi fẹ́nu lé yìí mọ́ ń gbéraga sí mi. Lékòmínú lé yóò dẹ̀ le. Ìtẹríba máa ń gbà nǹkan lọ́wọ́ ènìyàn. Ìfẹ́ máa ń gbà nǹkan lọ́wọ́ ènìyàn. Àìnífẹ́ máa ń jẹ́ kí nǹkan sọ. Ìgbéraga máa ń tú nǹkan ká sí ìyàwó sí ọkọ. Tó yàn bá lè pọn ọkọ rẹ̀ léwájú.